ó máa sọ tẹ́lẹ̀ orí tiẹ̀ náà rọ̀ mi. Ó ti rí bẹ́ẹ̀. The name of God the Father, God the Son, and God.

0: ṣẹlẹ̀ pé ìgbà tí ètò kú ní bí ọdún mẹ́rin ní ìsìn tí ń bá ti wá sùn ẹnìkan ó jáde lára àgànná yóò sọ pé Táíwò òdìje ó ti yá mo níbo là ń lọ ó ló yẹ kí n lọ bá àwọn ẹ̀gbọ́n mi mo ní èmi ò ṣe tán kú.
1: Wọ́n mọ̀ bọ̀ yóò ní kí wọ́n máa bọ̀ bọ́yá já máa lọ ibi tó yẹ káwọn yòókù náà wà ẹ ń bẹ́ràn lóde tòrútòrú ẹ ń bẹ́ràn àwọn ọmọ tó bí lóde tòrútòrú bọ́lú wọn ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mọ aláṣẹ àjòkúnábì lóko tí wọ́n ń pe ilẹ̀ bíbélì ní ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ẹni tó tẹ̀dó sínú ẹ̀ bọ́ ọ má ṣe àmì ilẹ̀ agbèmí. Mọ̀mọ́ sídá.
0: Ó wá di wípé mo ti kirikiri ṣọ́ọ̀ṣì débi wípé ogun ìlọsọmí di alágbèrè ẹ̀sìn kò síbi tí mi ò kí ń lọ ṣùgbọ́n tí n bá ti wọlé lálẹ́ nǹkan yẹn á sáré wá ó lè faṣọ mọ́ mi lára tàbí kó fà mí kó sọ pé kí n dìde ó ti yá òrùjọ́ kan mo sáré jáde gbogbo èèyàn ní kí lóde mo ní ẹ wá wo ẹnìkan wọn láwọn ò rí.
1: Ọwọ́ ìwò ní fìyà jẹ́ ọ́ tálọ́kùnrin burúkú tí máa ń mú àlá ibi wá tí wọ́n máa ń bà oh my god ẹ gbé ọwọ́ lórí